0: ìgbésẹ̀ síbi agbára kò rọrùn rárá.
1: Step to the place of power is not an easy thing.
0: Ṣùgbọ́n Ọlọ́run fún àwọn ènìyàn ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésẹ̀ náà.
1: For God does give grace to people to get there.
0: Àfẹ́kọ́ ni ẹ ní ìgbà

0: happen when you be able to develop yourself.
1: Ìyá ṣẹlẹ̀ nígbà tó lè wọlé tó ọkọ ara rẹ kọ́.
0: Tell your neighbor to step up yourself.
1: Ìjọba lè lọ pé fún ara rẹ kọ́.
0: I can't hear you.
1: Ìjọba lè lọ pé ara rẹ kọ́.
0: I can't hear you.
1: Fún ara rẹ kọ́.
0: Ẹni bá rí àwọn aláǹsọ̀rọ̀ sí ẹ̀ máa gbogbo ẹ̀. Bàbá yìí ló fi láǹfààní mi tó gáàdúwẹ̀.
1: Ìgbésí àbára kan kiri jẹ́ ìrírí fún IP ìsòkòtìsì ìfẹ́ pọ̀sùpọ̀ ṣe káàdì òsì ti jẹ́ta.
0: Ṣé mo ní dìgírì kí n tó ṣiṣú pé ló bẹ̀rẹ̀ sí òkúwa? Mi ò ní dìgírì o.
1: The problem is to know you to know that àbára kan ṣe ìwé tó yàgbé dìgírì mi fún Saturday this war.
0: Secondary school dáa ni mo ní.
1: Ìsọ́lá náà ṣe secondary school holder, old level.
0: And I begin to develop myself.
1: And gradually, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ra wọn sí.
0: Today I am a master holder.
1: Lónìí báyìí, wọ́n ti di akẹ́kọ̀ọ́ gboyè ńlá.
0: Because I develop myself, don't sit down in one corner.
1: Nítorí pé àwọn ọkàn ìjókòó ìjókòó oṣó, àwọn ń tẹ̀síwájú ní gbogbo ìgbà ìlú ìmọ̀.
0: Develop yourself.
1: Fún ara rẹ kọ́.
0: Orí young man wa kan ní àkúrẹ́ Mampaso. Very young man. Mo dẹ̀ láìkẹ́ ẹ̀ máa sọ pé what is your dream now? What is your vision now? Torí mo ti rí pé náà ti fẹ́ mọ sí bí wòlíì lórí social media. Mo gbàdúrà fún ọ. Bí mo ṣe gbàdúrà yìí tí a ṣe ọmọ lòun kò ní ṣe dọ́mọ bá kiri
1: yẹn. Àfárá wa sásìkè ní Pásítọ̀rọ̀ Ìbàkúrẹ́. Because of the priority of the Sábà.

0: àbí speaker lẹ́ẹ̀bamira àbí ṣàlẹ́ẹ̀bamira eléyìí ò ní kan ṣe.
1: I said yesterday that if someone want to start a church and was to give you request notice, which one will you buy from, speaker this or that and that, that person has nothing to do.
0: Ẹ ọmọ tó bá kú lọ́jọ́ súná, kí làwọn ń pè é? Aláìní kan ṣe ọmọ ní kú lọ́jọ́ súná.
1: That's the adage.
0: Ọ̀fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ fẹsẹ̀ wá microphone.
1: We are looking for speaker microphone.
0: Ìgbà tí àwọn ènìyàn bá dé.
1: When people come.
0: Àwọn yẹn no provide yẹn.
1: People that knows you need it will provide.
0: Mo bá àwọn students sọ̀rọ̀ lánàá, mo dey raise, don't raise money in your church, raise men.
1: Lana he was speaking to some minister, the students in the school, and he says, Ma ṣe ìpèjáde fún owó gbogbo nínú ìjọ rẹ, àwọn ènìyàn ni kò kọ́, àwọn ni kò gbégide.
0: Jesus raised men, not money.
1: Jesu gbé àwọn ènìyàn ìdè kì í ṣe owó lórí
0: ìyẹn. After he raised men, money come.
1: Lẹ́yìn tó bẹ̀rẹ̀ dé tán, lẹ́yìn ìyẹn owó dé.
0: Ẹ̀gbọ́n ti jẹ́rẹ́ evangelist sọ lánàá.
1: Ẹ̀gbọ́n nígbà bọ́ọ̀lù ọjọ́ tó máa ṣe ṣe
0: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
1: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
0: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
1: ṣe ṣe ṣe ṣe ṣe
0: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
1: ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe

ẹ jọ wọn ni ẹnì kan páàkì mọ́tò sí títì lọ́hùn kó tó di pé towing vehicle yóò gbé kúrò ń bẹ́ẹ̀ ẹ má páàkì mọ́tò sí títì lọ́hùn kó tètè lọ gbé kúrò ààyè wà ń bí tẹ́ ẹ lè páàkì sí mo rò pé ọgbà àti sá lọ náà ni irú ẹ̀ bí ẹ bá ń ṣe lẹ́tọ̀ọ́ bí tọ́ lọ páàkì sí bíi mẹ́ẹ̀lì méjì sódà tí ọ bàbá ò ní mọ̀ gbá lọ.

0: right, carry it on your lecture manual.
1: Ẹ jẹ́ ká sí ìwé ẹ̀kọ́ tó wà lọ́wọ́ wa.
0: To lesson 7.
1: Sí ẹ̀kọ́ ìkeje.
0: It is on page 36.
1: Ó wà ní ojú ewé ìkẹrìndínlógójì.
0: Page 36.
1: Ojú ewé ìkẹrìndínlógójì.
0: Lecture 7.
1: Ẹ̀kọ́ ìkeje.
0: The title of the lecture is Repositioning the Ministry Through Further Education.
1: Kókó ẹ̀kọ́ náà ni ṣíṣe ìgbélárugẹ iṣẹ́ ìránṣẹ́ nípasẹ̀ níní ìmọ̀ ẹ̀kọ́ síwájú àti síwájú sí.
0: We take it once again.
1: A ó tún sọ èyí lẹ́ẹ̀kan sí.
0: Repositioning the ministry through further education.
1: Ṣíṣe ìgbélárugẹ iṣẹ́ ìránṣẹ́ wa nípa níní ìmọ̀ ẹ̀kọ́ síwájú àti síwájú sí.
0: In this gathering of today,
1: nínú àjókòó ti mú òní,
0: we have two categories of participants.
1: Oríṣi ẹgbẹ́ èèyàn méjì la ní nínú ìjókòó wa.
0: We have district superintendents.
1: A ní àwọn alámòjútó.
0: Who are already on duty.
1: Èyí tí wọ́n ti ń ṣe alámòjútó lórí ìjọ.
0: Superintending over a number of churches, coordinating their activities.
1: Tí wọ́n ń ṣe alámòjútó lórí àwọn ìjọ bíi mélòó kan tí wọ́n sì ń ṣe ààtò gbogbo tó ń ṣẹlẹ̀ láàrin wọn.
0: We also have those who by promotion have been promoted to become district superintendent, but they are without presiding over a particular district.
1: Bákan náà kì í ṣe bẹ́ẹ̀ nìkan. A ní àwọn ènìyàn tí wọ́n ti gba ìgbéga láàrin wa yìí sí ipò alámòjútó AGS. Ṣùgbọ́n tó jẹ́ pé kì í ṣe pé wọ́n ń bẹ lórí ìjọ tí wọ́n ń ṣàkóso àwọn ìjọ.
0: Such second category are under those who are carrying who are superintending over a particular district.
1: Àwọn abala àkọ́kọ́ tí mo ń sọ nípa àwọn alámòjútó yìí ó ní àwọn tí wọ́n ní ọ́fíìsì tí wọ́n sì ń ṣe àmójútó àwọn ìjọ wa káàkiri.
0: In addition, we have those who are assistant general superintendent by promotion.
1: Ìṣe bẹ́ẹ̀ nìkan, a ní àwọn tó jẹ́ pé nípa ìgbéga àwọn aláṣẹ wọ́n ti dé ipò igbákejì àgbà fún alámòjútó assistant general superintendent.
0: For us to be able to derive maximum benefit from this lecture, I want to appeal to us, whether you are a DS on duty or you are a DS awaiting duty or AGS awaiting duty, this lecture is profitable for you.
1: Kí a bá wa lè ní ìmọ̀ tó pọ̀ àti àǹfààní tó gbòòrò nínú ẹ̀kọ́ yìí, bó a jẹ́ alámòjútó tí a wà lórí ìjọ tàbí a jẹ́ alámòjútó nípa ìgbéga àwọn aláṣẹ tí à ń retí pé ní ọjọ́ kan Ọlọ́run yóò gbé àwa náà sí orí àwọn ìjọ wa. Àwọn ẹ̀kọ́ wọ̀nyí ṣe pàtàkì fún wa, ó sì ń fẹ́ kí a kíyèsí dáadáa.
0: Some years ago, several years back.
1: Ní ọ̀pọ̀ ọdún díẹ̀ sẹ́yìn.
0: There was a pastor who was very efficient, very dedicated and very committed.
1: Ránṣẹ́ Ọlọ́run kan wà eléyìí tó já fáfá. Ó jẹ́ olùfọkànsí, ó dẹ̀ fi ara sí iṣẹ́.
0: And as a result of his diligence,
1: nípa ìfọkànsí rẹ̀,
0: as a pastor over a church,
1: bí àlùfáà lórí ìjọ,
0: you know, when they were looking now for a district superintendent over a district,
1: nígbà tí wọ́n wá ta lálẹ́ fi ṣe alámòjútó lórí agbègbè kan,
0: the leaders then felt that this young man with his record of performance will do well in the next assignment.
1: Àwọn aláṣẹ owó ṣùṣùṣù wọ́n wá kíyèsí pé irú ọ̀dọ́mọkùnrin tí ó já fáfá yìí bí a bá lè fi sírù